0: mọ̀ kọ́tọ̀ ẹ̀rọ̀kà tó bí ẹ̀ tó yìí dọ́kọ̀ ẹ̀ gbèsè àṣà ìrántí láti wẹ̀.
1: Mọ̀wẹ́
0: mọ̀wẹ́. Ètè náà ká lé sọ ẹ bọ́ yẹn náà.
1: Àbí.
0: Dọ́kọ̀ inú zùmátọ̀ alẹ́ nu mi.
1: Zùmátọ̀ alẹ́ nu
0: mi. Ẹ máa fọ́n gan-an dípò fipá ṣe kó ayé.
1: Èèyàn.
0: Dọ́gbẹ̀ ẹ̀ ń dùbò gan-an tọ́lẹ̀ bẹ́ẹ̀ mi. Ẹ̀ ǹdọ́gbẹ̀ fami mẹsẹ gbẹntọ anẹnu ọrẹ.
1: Abi.
0: Sẹdodo agbẹnzun.
1: Itẹkari egbomi.
0: Ẹ anọ inu ọrẹ.
1: Fijọ fi ẹnu wẹmẹ. Fijọ fi ẹnu fili anọ.
0: Anọ bẹẹmi bi.
1: Emaka
0: ewe ka. Fitẹri atakọ lukọ ẹni nọkọ
1: ya. Ewe zomba ewe zomba aro teya yi.
0: Ẹ gadi ẹnjẹni ndogbo ebo ndogbo ẹsẹ akọle baku.
1: Eyo.
0: Ẹ dọ dagbẹya ebi tán ti akolo kẹnu kutu tán lẹbi.
1: Ewa ti cẹ mẹ to ẹnu fi ẹ tán.
0: Mẹsi dọkunrin atẹnu
1: wẹmẹ. Ẹna tẹnu wele so asọra inu kan si a.
0: Amen.
1: Eyo. Bon David akọkẹ. Mi dẹrẹ mi ndo ndaa kpọn la pẹsi junior.

neto ogre gwede san donga keng le ma uwa yo zuteng le romo weke te anyon wano kome ni kwa gogan ye vade nyon weke wa viole eji ede fe eji ton eji to go do me hene eji ameto eji amenewe le omo nyon mchere yana sokwe dru gogan ma uwa na eke kwa shonpono ta wele kome ni enyi mele shonpono enyi che efanon enyi che jina seno mele ma uwi weno leo dwe de mwela eke to afo ya to kote egbe gai ma uwa eke kule keke keke eregwe liye uwa kule zo keke ekule hun ọdẹ kúrò sọ wẹkẹ lọ́yẹ lòun ju síkọ ẹ máa wí wà rántọ pínpín tí wà ní pínpín ọ mi àgbẹ ni mo alọgangan ìtọ ẹ lèmi jíro máa wù yíwẹ ìkókó dọrọ lọtí ọ náà sọ gẹ náà mi ọ ìtàmì wà ní hàn wo ìtàmì àwọn ẹ hàn kọrọ ọhún ẹ spẹdì.

0: ètò ló tán ti bá kàwé.
1: Ẹ̀yẹ́ rẹ̀ gbogbo ipò masí ìzìn lẹ́bẹ̀ tí a gbọ̀.
0: Bẹ́ẹ̀ pọ̀ masí.
1: Mo máa ń rí mi àwọn gbogbo owó náà mi jẹ́ kíkẹ́ àwòkíyẹ parẹ̀.
0: Ẹ vọ ẹ̀yìn.
1: Ẹ má
0: lè tẹ́pa pàgbé lọ. Ní agbẹ́rẹ́ tẹ́pa pàgbé náà pàgbé gbogbo owó lágbẹ̀rẹ̀ yẹn lẹ́bẹ̀ kẹ́lẹ́ zangari ìfẹ́ hàn pán. Ẹ̀fọ̀ ṣọpọ̀lọ̀ wá rè ń lọ dúró adó lónìí ìlú wọn tó wọlé gbọ́ àtẹ́pọ̀ ajá kò vire.
1: Mo tún lọ ń gun ọ̀kẹ́ mọ̀ kò yí lówó ẹgbẹ́ ọ̀kẹ́
0: mọ̀ kó pàdé. Wà á fún ṣílẹ̀ ṣílẹ̀ ṣèmi ẹ̀lẹ́ lọ́tọ́ kó wà. Ẹ̀fọ̀ gbẹ́gà gùzó náà. Ẹ sábà pàgbẹ́ tẹ́tẹ́ mi. Bàdìpọ̀.

0: ìkàdé tọ́lọ́dé tv àdúgbò pọ́sọ́ jogo ahán ìgbẹ̀mẹ̀lẹ́ tán kú lẹ́nì gbẹ̀mẹ̀lẹ́ rẹ̀ ahán yèrè rẹ̀ amẹ́lẹ́yẹ ìdè kékeré ìdè wíwẹ̀ amẹ́lẹ́yẹ kìdé kápá ńlọ́tì yẹ̀ ní ẹ̀bà fótó ńgolé kápẹ́ tí wàá pọ́ yíyà dúdé ègrò èfì wàá ìsúkúrò ègrò èfì lọ́wọ́ ànínú ègrò ahán ìgbẹ̀mẹ̀lẹ́ tán kú yẹn gan méjì ìdè wíwẹ̀ ẹ̀lẹ́bùdó ìgbẹ̀ ahán mẹ́lò tọ́gbẹ̀rẹ̀ ni mi àpọ̀lẹ̀ kàkì tọ́mẹ́ asọ́pọ̀lánu lẹ́yìn àmọ́ ẹgbẹ́ ànámẹ́ náà kó lọ́ọ́ pẹ́ ní ìdọ́ ìnàfà àmọ́ ẹ̀pọ̀ là mọ́ gbọ́ ìdè ìdì hàyàn o ètò ọ̀tọ́ tìrẹ̀ kámẹ́. lẹ́yìn àwòdè wí mẹ́mú ilẹ̀ àyìn kọ́lọ́dẹ ẹ̀pọ̀ ẹ̀ ṣe ń dá ẹ̀dẹ̀ yan nu ọmọdé kàdé tọlọ́run ti fìkọ́ àṣẹ àdúrà lélì ògán mẹ́tí lèfe tán yẹn sì ń pé jí èèyàn kọ nàyàmú tiẹ̀ gbọ́kọ̀ ní gbọ́njìlẹ̀ máwúsọ àbọ̀ tí àhẹ̀yọnu àmẹ́tàn àmẹ́nẹ́sọ́jọ́ ní ewọ́ ẹ̀dẹ́ kìlẹ̀ káyè mọ́ ahẹ́n gbẹ́fẹ́ ipò làmẹ́ gbọ́ kí wọ́n bá ìdó gàmẹ́ buzílẹ̀ aṣọ́dọ́ ṣìfẹ́ náà àbọ̀tàwọ̀ tí ò ní àhán nípa sí àkẹ́ni mo fọ́ bí eré ṣe ni kò ò lóyún ọ̀nù ọ̀sùn pọ̀nà yìnyín àgbàkùnà òrògbè àlébùnà òwe ètò ọ̀tá tìrẹ̀ káàmẹ̀.
1: àwọn ọ̀dọ́ ọ̀hún méjì à.
0: mẹ́ta ẹ̀rọ náà mi ò kúrò sọ.
1: ìyá ọdọ sọ.
0: tèbi àwọlé.
1: òlé kẹrẹ mi ò tọ ọrẹ.
0: yóò fún mi dáhùn ọ̀rẹ́ ní mọ́.
1: lọ́kọ̀ sí mi rẹ̀.
0: a ni ó nà
1: ejiji
0: zaa ewa sin mi do ka me
1: mi o kuro do lo
0: mi se apagbera
1: o si bo n te lojo de anu donugo
0: ni adogbe na
1: nipo okudo idaganya
0: yo
1: okudo doka
0: yo
1: wa to ra adogbe na fo gbe ke awon ikudo amediasi
0: mega gbe ke gbe ebure kalo me
1: ẹ dára lórí ẹ.
0: n pa mọ ẹ yàgùn dúgbẹrẹ sí lórí ẹ mu.
1: n tó gbẹrọ.
0: ẹ sì kà ọ.
1: n tó gbẹrọ kọ́wá sí.
0: ó kọ́ gbẹrọ mi.
1: n tó gbẹrọ nínú pẹ̀lú wọn rí.
0: ó kọ́ gbẹrọ mi. n
1: tó gbẹrọ fún dàbí ń tẹ̀lé rárá sí èrè.
0: èyí lè yan ọ̀rẹ́ kú sí kọ.
1: n tó gbẹrọ náà.
0: ṣé wọn.
1: n tó gbẹrọ àtàṣí ẹ̀rìn lajú.
0: o pínpín sí.
1: àyàmọ́
0: wáyé n tó mi ò gbé mi dọ́gbẹ̀ náà àjà ọ̀rẹ́ ẹ̀dẹ́kùn mi fi okó ń dọ́kùn fi ó pínpín.
1: ẹyin lọ ṣáàlú ọbẹ̀ ń dọ́gbẹ̀ náà mẹ́ṣà mẹ́.
0: ní adọ́nà president kò vice president kò secrétaire ọ̀nà mi ló.
1: ń dọ́nà sèkèrè ọ̀ kéńkèn.
0: sèkèrè sèkèrè sí kọ.
1: kọ̀wé ń tọ́ ń dọ́nà kéńkèn.
0: o pín sí lo mega mọ́tíọ́sì rẹ̀ lọ́la.
1: ok bye bye.
0: eyín sábà.
1: ẹ